0: Bye-bye. Hello.
1: Hello.
0: Hello, Papa.
1: Good evening. Pọ̀chọ́ mi yà mú kẹ́lẹ́ mi yà ń pa ẹ̀bọ́ kankan ẹ̀bọ́.
0: Bí ba ṣe fẹ́ ọ̀sẹ̀ pàpà, ó fẹ́ fẹ́.
1: Ọ̀ fẹ́ mi nà nàpìà, mi kẹ́ ṣe fi àtúnyà sí.
0: Ok.
1: Màá mú yíyan, mẹ̀tọ́ mú mẹ̀tẹ́ rédíò nù. Mo mọ̀ ń pa ẹ̀bọ́ kankan mi yà mú kà.
0: Pàchọ́ sí ọ̀yà ló tó yà ń pa ẹ̀bọ́.
2: Pàchọ́ mi mú ń pa ẹ̀bọ́ yẹn pàpà. Papa, ye bom pa ye de ma ye papa. To mi biere kwa sa ni ya rie ni mu. Ani ye di yesu mo ya de tum. Everybody standing on. Manende no hon. Doba yesu Christo de munti. Amen.
3: Amen.
0: Yameka anwa. Hello.
4: Hello.
0: Papa, good evening.
4: Good evening.
0: Mi bacha ni ya first eh. O fe fe pa.
4: Sese ma kwa chene. Kwa fi ili bo western
0: region. Bacho mi ti o.
4: Bacho wo jeme. Asempa
5: FM.
0: Oyele kwa wo. Mati. Nyame ye bua fo so obeje wo. Nyame beje wo ati. Obeje oyele no obeba awa sunduem ye de no nyama ma Kristo. So for mine kan bom o se ne yele ekwo no operation room.